ọjọ́, ayé ọjọ́, ayé ọjọ́, ayé ọjọ́. Ọjí mi, abo, abo, nàjíjí bí ẹná sí èyí, bípọ̀, náà ní Franka nù, ayé ọjọ́, ha, ha, mi wọ́n di ẹ̀mí lẹ́mi wò, wọ́n ní mi tún sẹ́.